0: ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀ ọlọ́run mo sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkú rẹ̀ wo olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe kan yẹn fi hàn mí yẹn gbogbo kò ṣeé ṣe ayé rẹ in tí wọ́n pè ní mistake mọ̀mọ́ pé àṣẹ ni ó parí iṣẹ́ gbogbo kò ṣeé ṣe rẹ gbogbo àṣìṣe rẹ sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe. Jíjì lọ̀rọ̀ rẹ gbọ́ màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín ẹ̀ẹ́dùn ní mọ́tò sọ́mọ́tọ́ bá yín kọ́ ni ẹ mú wa kò ní wálẹ̀ àwọn yòókù náà ò ní wálẹ̀ onú ọ̀jẹ̀wọ̀n ọmọ o ṣe gan o.
1: Nice gbogbo ẹyin ara lé ìwọ náà jẹ̀wọ̀n ọmọ ẹ̀wọ̀ ohun tó mú testimony ìyá yẹn jáde mi ò mọ ohun tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀ tó fi jẹ mọ̀kútó látọwọ́ áńgẹ́lì kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ sí ẹ wo mi ò tiẹ̀ léròyìn gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ fáwọn kan ni wọn èrí áńgẹ́lì èyọ sí wọn kì í ṣiṣẹ́ kankan fún wọn ẹnìkan ní kí lọ fà á torí pé wọn ètí ìdí ajogún ìgbàlà nínú ìwé Hebrew chapter 1 verse 14 bí bíbélì ṣe sọnà mo ṣe jù lẹ yẹn ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọni wọn bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà áńgẹ́lì ọwàdọ̀ rẹ ó lè mí fi ń bẹ̀yìn o ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kọ́ dá Jésù olúwa mọ̀ gẹ́gẹ́ bí olúwa tólùgbàlà òní lọ́jọ́ àánú ẹja lọ church ẹ̀yin 3000 kan tí mo ti sọ ìlérí fún màá fún yín because a tún lo anointing oil a sì tún lò lónìí náà a sì tún lò bí ògo ṣe ń jẹ ti ọlọrun títí ọsẹ yóò fi kanlẹ ni àwa ti dé chọọchì látàná tuesday so ẹyin tẹ ẹ bá ń bọ láàárọ yìí náà ẹ mọ tètè bọ ẹ dé títí 6:37 nígbà tí wọn bá di 10:30 a ti kúrò ní church and mo gba ọlọrun gbọ pé òní ọjọ àánú wà ara àánú gbà ẹyin wo lẹ fẹ sun re àánú ẹyin tẹ rí ìdá mẹwàá lánàá tó rówó lánàá san ìdá mẹwàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú olóhùn jọ jangeli mi ó sànù mi ìjọ kan lọ kájú àdúrà account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí ìyàn ọba wọlé ẹlú eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ló ní ó gbé jáde gbogbo ọmọ ọlọ́run ni kó ewu bo àánú mo ti máa sọ tó bá ti dọjọ́ Wednesday báyìí mọ́ fọre àánú ṣeré ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí dà ẹ wá kúnlẹ̀ wá dọ̀bálẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín náà ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín kárángẹ́lì sí yín ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kàkẹ́ tó gbàdúrà ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ní ìwé Psalm láti 31 títí wọ 36 Psalm 131 ó ní àríwẹ̀ parí ìwé Psalm ẹkúnlẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ̀ mark wedding anniversary yìí ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín so ráyé tó ń bá lọ yìí oríire ni wà á ṣe wà á gbádùn ayé wà á tún gbádùn ayé tí ń bọ̀ ọlọ́run gbọ́ ìdílé yín ò ní bàjẹ́ márèèjì rẹ ò ní dàrú so wá rí bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà ẹ máa ti inú ògo wọnú ògo àti nínú ọlá ọ wà rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send testimony ẹ lo number ẹjọ́ loud kó neat 08081 71 65 66 08081 71 65 66, e send the message ire atanu ko ba yin. You are blessed. It is well with you.
2: From the end of the earth, I will cry to you when my heart is overwhelmed. Lead me to that rock, to the rock that is higher than me.